ẹni tí ò sí létí kíní yẹn kò rọgbọ ni ọba mi ti fa pẹrẹ gbomi ni wọn jẹ bàbá ìwà ló lẹgbẹjẹ ọrọ ẹlẹgbẹjẹ àṣẹ ìwà ló sọ fún mi wípé kẹmi máa bẹrù kí n má bàa jẹ mi lọ.

ẹṣeun ẹ kásán gbogbo ẹyin tí ẹ ń gbọ wá lórí ètò ní ọjọ ìtìní ọjọ ìní ti ń sọjọbọ ojúmọ kejìdínlọgbọn oṣù karùnún ọdún tamọ sí oṣù èbìbí ọdún ẹgbà ò lé mẹrìndínlọgbọn mo kí n pé ẹ kú déédéé wò yìí ẹ kú gẹgẹ bí ọjọ ṣe ń rí aago mẹta ti kun ìṣẹjú mẹrìnlá ní òjúlé sẹwà ọmọ yín àbúrò yìí tí a mọ sí michel dosunmu ní orúkọ mi arákọrin wa tí a mọ sí àgbàlagbà castero àwọn onímọbẹ ní orí ẹrọ fún wa àwọn ìlànà àwọn ìròyìn mi ló kan tí mo láǹfààní láti fi tó a ní etí ní àṣà ìtọjọ ìtìní ní àwọn tó ń lọ gẹgẹ bí àwọn ètò ti ń ṣe àlééfà tuntun jẹ wọn ṣe ìpàdé àkọkọ tí àwọn aláṣẹ ìjọba ní ọjọ ní ti ń ṣe ọjọbọ ní ìlú kutonu àwọn ṣàlàyé lórí ìpàrọ̀ ọwọ́ ní ẹ̀ka àwọn ilé aláṣẹ ìjọba àwọn mélòó kan wọn ṣe àlàyé nípa ohun èyí àwọn tí wọn ṣe àwọn aṣòfin wọn yọ òfin kan jẹ àwọn dẹwọ tẹ òfin kan nípa kíkọ àwọn owó tá ń lò ní gbẹgbẹlẹ wa jẹ àwọn ṣàlàyé nípa rẹ jẹ nínú ètò ìgbọ́sókè ìforísórí àlééfà àti ẹnu àwọn jùlọ tí a mọ̀ sí romeo adéwàdá yìí ọ̀kan láàrin àwọn mọ̀ pàtàkì ó ṣe àlàyé nípa rẹ ǹjẹ́ bí yóò ṣe máa lọ ni èyí ẹ bá wa lọ ó ti yá o. mo kí n lẹ́kàn sí pé ẹ kú gẹ́gẹ́ bí ọjọ́ ṣe ń rí ẹ sì kábọ̀ síbi àkànṣe àwọn ìròyìn àsán ọjọ́ ìní lẹ́yìn tó jẹ́ pé a fi àlééfà tuntun jókòó jẹ́ ní kété ni wọ́n ṣe ìpàdé àwọn aláṣẹ ìjọba ní ọjọ́ ìní ti ń ṣe ọjọ́bọ̀ ní ipò ibi tí wọ́n ti ń ṣe nínú àwọn ètò ọ̀pọ̀ láàrin àwọn tí wọ́n jẹ́ àwọn aláṣẹ ìjọba ni wọ́n sọ̀rọ̀ jẹ́ tí wọ́n fawọ́ fún ẹniwà wọ́n gílọ̀ tí a mọ̀ sí romeo adéwàdá yìí tó jẹ́ ààrẹ lóde tuntun jẹ́ wọ́n sì wá sọ̀rọ̀ lórí iṣẹ́ àwọn gbọ́dọ̀ fọ́ àwọn fọ́sáyà pé láwọn ti ṣiṣẹ́ gidigidi fún ìdàgbàsókè olóde ní pàtàkì lọ́dẹ̀dẹ̀ àwọn ọ̀dọ́ jẹ́ wọ́n ó tún ṣiṣẹ́ gidigidi fún ìdàgbàsókè ìbálẹ̀ṣe nípa ohun ètí ṣe ohun ọ̀gbìn àwọn ó ní láti ṣiṣẹ́ fún ìdàgbàsókè kí ẹnikẹ́ni kùnà kí a lè ní àǹfààní láti ṣiṣẹ́ oko pẹ̀lú ìrọ̀rùn àti ìdẹ̀ra ẹ̀bẹ́ni bákan náà ni ṣiṣẹ́ láti jẹ́ kí wọ́n lè mú fa owó wálé bó ṣe tó àti bí ó ṣe yẹ jẹ́ gbogbo àwọn èèyàn àti nípa ètò pàtàkì nípa ètò ìdábòbò ètò ẹ̀kọ́ lọ jẹ́ wọn lógún gidigidi lọ jẹ́ ohun tí wọ́n wí nú àwọn ohun yìí ìpàdé náà ó gbà bíi wákàtí méjì gbáko tí wọ́n fi ṣe ìpàdé àwọn aláṣẹ ìjọba àkọ́kọ́ ti àlééfà tuntun àrọ́lọ́dẹ wa tí a mọ̀ sí romeo adéwàdá yìí nínú ìtẹ̀síwájú wa ìpàrọ̀ ọwọ́ lọ́pọ̀lọpọ̀ wáyé ní ẹ̀ka àwọn aláṣẹ ìjọba tí ìjọba tuntun jẹ́ nínú àwọn ohun yìí tí a rí ẹni wa àwọn jùlọ tí a mọ̀ sí rafael akọ̀tẹ̀yàn tó jẹ́ aláṣẹ ìjọba tí mójútó ètò abẹ́lẹ̀ ti àbí onílé kó sílé jẹ́ ó ṣàlàyé lórí ìgbọ́kànlé tí ẹni àwọn jùlọ tí a mọ̀ sí àlọ́dọ̀ àtijọ́ tí a mọ̀ sí patistalon oníṣẹ́ òun tó gbé òun sí ipò yẹn àwọn sì ṣiṣẹ́ bó ṣe tó àti bí ó ṣe yẹ àwọn wá fi ọpẹ́ fún ọlọ́run tí ó fún ọ ní ẹ̀mí gígùn tó fún ọ ní àlàáfíà fi ṣe fi di àsìkò yìí tí wọn ò rí ìdíwọ́ kan jẹ́ òun sì fọ́sáyà láti fi ti ṣàtìlẹ́yìn ẹni tí ń ṣe aláṣẹ tuntun jẹ́ tí yóò lọ bí ó ṣe tó àti bí ó ṣe yẹ òun dọ́gba láti ṣàtìlẹ́yìn rẹ̀ ni wọ́n mọ́jú lọ tí a mọ̀ sí janvier yahudéwú ẹni tí ọ̀rọ̀pọ̀ rẹ̀ ní ẹ̀ka aláṣẹ tí ń mójútó ètò ètò ètí ń ṣe onílékòsílé pẹ̀lú ìdarí àwọn agbègbè nínú àlàyé ẹnitọ̀hún òun náà ó ní òun dọ́gba láti fi iṣẹ́ gidigidi òun sì fọwọ́ fún ẹni tó jẹ́ àdọ́lódé tuntun fún ìgbọ́kànlé tí ó ní sí òun jẹ́ òun sì wá kí gbogbo àwọn tó jẹ́ pé wọ́n ṣe àwọn ẹlà kejì wọn tí wọ́n jọ ṣiṣẹ́ papọ̀ àbí tí wọ́n jọ kọ̀wé papọ̀ pé wọ́n sì mọ̀ bí wọ́n ṣe ń ṣe àwọn ètò náà gbà jẹ́ pẹ̀lú ìṣòwọ́pọ̀ ni àwọn láti fi ṣe ní ẹ̀ka aláṣẹ ìjọba yìí kí gbogbo rẹ̀ kó lè lọ bó ṣe tọ́ àti bí ó ṣe yẹ ló jẹ́ ohun tí a rí wá látẹnu alàgbà tí a mọ̀ sí janvier yahudéwú tí ó fi tọ́ a ní etí bákan náà ní ẹ̀ka aláṣẹ ìjọba tí ń mójútó ìbáṣepọ̀ ilẹ̀ òkèèrè àníṣe mọ̀ ẹni wa ọ̀mọ́gílọ̀ oníṣègùn bákàrẹ̀ àjàdí ní aláṣẹ ìjọba ìnígbà àtijọ́
ṣùgbọ́n wọ́n wá fi ẹlòmíràn tí wọ́n fi rọ́pò rẹ̀ nínú ìpàrọ̀wọ́ yìí ni ẹni wọ̀ mọ́bí olùṣègùn àjàdí ń ṣe lálàyé pé ó lọ bí ọdún mẹ́ta tí ààrẹ lọ́dọ̀ àpàtì sàlọ́

mẹ́rin ló kú dọ̀nà gan ọ̀yà dada kọ́rẹ́nù àtàgbà jọyẹ̀tọ̀nà àjáwẹ̀rẹ̀ dada adéorí ìwà lọ́yẹ̀tọ̀nà àjáwẹ̀rẹ̀ rẹ̀nù àtàgbà jọyẹ̀tọ̀nà ìzọ̀bẹ̀ òbárígbó òdìọ̀tíọ̀tì kódó òmọ́dógánpó rẹ̀nù lálẹ́yẹ̀tọ̀nà àjáwẹ̀rẹ̀ barigbo òpó bẹ́ẹ̀ òsàkété kódó àjọǹpó mátítọ́ sí ìfìlẹ́ ìwádùnfí dasí onukúmẹ̀ bọ́dọ̀ òdìdọ́sẹ́dó mi ẹ̀dọ́ méjìlé mẹ́fẹ́nẹ́mítàn dàgbémítàn tọ́ẹ̀mítàn àsítọ́ẹ̀mítàn àsútọ́ẹ̀mítàn òyìnránẹ́mítàn àtàviẹ́mítàn rántọ́ẹ̀mítàn mẹ́ràkó lálẹ́yẹ babatúndé o marcel eyin àwọn agan kànà emi dẹmi ọ adudan tiẹfu bo azọrọ lọpa kọ emi tan bokoro pẹ tan dakọ mẹyọ kuvande akọ iṣọ lo sibe yanzan fọtun kan tan gọ o aidosun ko ya fọ ko atun kun ko gọ tan ro ko tan o kan we nu kun ko gọ me do po be sin o kha me kho gbon si kha me done ika gbon fi din boro mi dado nu mo won o do jire mi anan po kha emi bó sì àrùn sọ ìbónú ẹyìn dàmítà ẹmítàn ní dàgbó ẹmítàn ní ẹran mi à sì sọdọ tẹndàn kò tó tó ń bọ tí ọdún wà tí wọn lè kàn gbé yọbù tẹtọ mi à sọdọ tó ń mi. ẹ̀rọ mẹ̀yàn zan gbé ekoro àzán kó àtọ̀nù kó àtọ̀n gọ́ọ̀nù kwásùn kó yàfọ̀ kó àtọ̀nù kúnú pó gọ́ọ̀tọ̀ yìí wáyé ọ̀gán tàtọ̀mẹ̀ dì yàn mi àtàn jẹ́lẹ̀ zan kán bó kà yẹ wẹnu wà dọ̀pọ̀ koro títí yẹ dò sínsìn pé omoneri emi odo sainte geneviève kan owego ton e bohanji gbeta e ajogan ton e yo iwe nonu bodo blobro e o so akhozan gbe e ka jawe so akhozan gbe e jawe yo bodo azan kwatonukun e nego nu kwasun ko ya fo kwatonukun opo go ton iwe mi atun dojele o san kan bo kha ye wonu wa devo natin yan to ki oton ki oton e na to yi we do gan aton me agan ton adare me si ki o rete e o jregbe to e jregbe yo mi ato ko gbo sin kha me don ere ka ko gan tanton san kan bo kha ye wonu wa devo natin do matin to sin gbe matin to sin gbe yo ene ka do o jasin sumi sin sra mene alizide we go no ajo o note eyin asika eyin federation beninoise le football to yin bo mi atan je kan ji gbeta eyin tan pe jo njojare ton nu yo iwe nanu nu bona blo e ka je sibigbe yan zan ogbango nu kwasun ko ya fo kwa ton kun lo go ton e kan te we pepe susu e je ka yo e na honu matinto e ka je gan tene me on ina kite do to mi ton sin agbazaji bona bonandido sinsin xome bo ami sa do potin bo ina broreji ina bro tomi ton sin agbazaji do sinsin gbasa sinsin gba sinsin kwe eyin ajon ton e konton to mi tomi atan jele o sinsin kwe doho eyin omoneri ajon ton yo e sin geneviève ko kan ton yo finion e yan bro ami sa do podo matin tomi ton tonji bo eno gudo lo mi atun do jire ina sodo tetan gudo gudo ton ro o tekwe e o danto ton bo yin ko gbonu ton e mi kan fun mi lo je wa ho o gan ton pepepe ina yi me amete sin o jona do n ba ti an kan ten e roi premier bodo e mo ko chomo toto we e louis passe ton e kontan toro mito mi atun dojile e biyo mi dojile mi me na wan mo won si do me yo nu we pepepe ewe mi an do bonan si hui no on wa me no le gudo mi kantu dojile matito e ne kodo mi ne di yo papa mi to ne wa yin ononu ewe yin tonu on na jino mi ton lale ye pelaji e yan si nu ayino bo ka wa zo do zo kan kwe transa kwa kuto hoton e konton tro mito mi ayelo ale kwe kan wu bo papa mito pepe mito ene masaro mi me ayelo ma ugbe uto nasi humo tembo nu se kwe ron nasi hongo ni ganjido
papa mi ton en me vena de inu mi papa la le ye o mi atojile me vena inu mi buka yin me tu me mi ton taun mi aye lo wa le pe han wo eyin dojile gbe sin su flavore we yin o mo gbe ton asi hoire mero buna si pedo o se ko to me ganji ale pe han wo wa fi papa mi ton pele se do olodun mi.

0: Yorùbá sọ pé yóò gbọ́ mi sí.
1: Bẹ́ẹ̀ni bí ẹrú bá ṣe ọpẹ́ ẹrú arí omi ìgbà báyìí o. Akíní lórúkọ ọjọ́ kan pé ẹkú ọjọ́ tìrún láti lè ṣe ẹrú pàtẹ́tì àlàáfíà nípínlẹ̀ ní ọjọ́ tìrún ní. Etí ṣe ọjọ́bọ̀ ojúmọ́ kejìdínlọ́gbọ̀n oṣù ẹ̀bíbí ọdún ẹgbẹ̀rún lé mẹ́rìndínlọ́gbọ̀n. Akíní aago mẹ́sàn-án ìrọ̀lẹ́ ti pẹ́ ìṣẹ́jú ogún báyìí ti ń bá yín sọ̀rọ̀ ní àkókò yìí Alhaji Muhammed Lujiral Mokinyin pé ẹ̀kú àti kò gbọ́ ọmọ Mùsùlùmí. Atúkẹ́ ilẹ̀ kàṣí nítorí pé ọdún náà tó kù ti ń lọ lọ́wọ́ báyìí ti fi di ọjọ́ ọ̀sẹ̀ ní Akíara wípé àkó ewu ọdún léyá. Ọ̀pọ̀ ni a ó ṣe láyà tí ní àìwọ́ gbọ́ ẹtí ẹtí nífẹ̀ẹ́ àti ọmọgbọ́n ní ìgbóhùn ẹ̀lú paraku ẹtí ẹ ṣe olùbágbé wá ẹtí ẹ ṣe olùgbọ̀wọ́ tí ẹni dúró tí wà ní ojú òní tì ní ọjọ́ tí ní akí lẹ́ẹ̀kan sí pẹ́ẹ́kú àsìkò wa. Ayọ̀ ayọ̀ ni fún yóò àrẹ̀mẹ́kọ̀ọ́kọ́ àwọn ti súnmọ́ tòsí wọn ti bẹ̀ ní ẹ̀bà báyìí ọ̀yà olórí wa.

0: bẹ́ẹ̀ni ìbà fọlúwa olúwa olódùmarè ọba ọlọ́pẹ́ tọpẹ́ yẹ akíráwa pé a kú ọjọ́ ìní ti ń sọjọ́bọ̀ ojúmọ́ kejìdínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún tá a wà yìí akíráwa pé a kú ọdún àná ọlọ́run ọba lókè kò jẹ́ kí ẹ̀mí wa kó ṣe ọ̀pọ̀ rẹ̀ láyé àti lálàáfíà jẹ́ orúkọ mi mísí sẹ́rìfì ọkọ̀ pààrọ̀ rí jẹ́ mo kí n pé ẹ kú àsìkò rẹ̀ mo máa ṣẹ́jú àwọn máa tẹ̀sán
1: adúpẹ́ gẹ́mi sọ fún yín àwa ti kí àwọn ìmọ̀ ní tí ẹ bá dé wá kábẹ̀rẹ̀ tó wà nítorí pé aago mẹ́sàn-án kọ ìṣẹ́jú mẹ́rìnléní ogún àwòrẹ́ ọjọ́ mùsùlùkù kábẹ̀rẹ̀ nítorí pé ètò pàtàkì láti kí àwọn pàtàkì fún ètò ọdún tí a wà yìí a ó dúpẹ́ fún àwọn tí wọ́n gba alákòókò ó ti yàwó.
0: ọ̀dà àwọn kọ̀ọ̀kan bẹ̀rẹ̀ lórí àwọn mùsùlùmí ní ọjọ́ ìtì ní bàbá wa ta mọ̀ sí Agani Amusa Alhaji tí wọ́n ń ṣe oníwòsàn ojúlésàn Ifẹ̀wùmí ní àdúgbò Kànàgbẹ́ àwọn ni wọ́n tọrọ àwo iye láti fi kí gbogbo ẹ̀yìn ẹbí tara àwọn ìdílé àwọn tí wọ́n bá wọn ṣiṣẹ́ ní ojúlésẹ̀ tí àwọn tí a mọ̀ sí Ifẹ̀wùmí wọn láwọn kẹyìn àwọn òṣèlú pàgbé gbogbo àwọn àgbààgbà ògbó pé ẹkú ọdún ẹkú ayédùn àwọn alájà alájà gbogbo yín la kí yẹ àwọn tí wọn lọ ní Mẹ́kà àwọn ń gbàdúrà fún wọn pé kí wọn la bí wọn ṣe lọ láyọ kí wọn padà pẹlú ayọ yẹ gbogbo àwọn ìyàwó ilá kí o ìyàwó tàwọn àwọn ọmọ bàbá tàwọn tí a mọ̀ sí Paul Agani pẹ̀lú ìyàwó àwọn ọmọ rẹ̀ akíyín pé ẹkú àsìkò yìí bàbá wa tí a mọ̀ sí Alhaji Agani Amusa tí a mọ̀ sí Ifẹ̀wùmí Majọ Akinwọ́.
1: adúpẹ́ ẹ̀gbẹ́ni rẹ̀ mú bàbá wa tí wọ́n ṣe bello japaru aṣọ́lọ́kọ́ ni ènìyàn ńlá ó ló ń fi àkókò láti kí bàbá tí òun bello razak ìyàwó pẹ̀lú àwọn ọmọ ipe wọn kò ewu ọdún léyá ọ̀pọ̀ ni wọ́n ṣe láyé àti ní ààyè olùwà fún wọn ní ẹ̀mí gígùn bẹ́ẹ̀ ló ń kí àgbọn ti òun bello bisire o àbí bẹ́ẹ̀ ni bisire tí wọ́n bẹ dádúgbò títí rúmẹ̀ ìyàwó pẹ̀lú àwọn ọmọ ìyàwó alájà àwọ̀ òdí dàbọ̀gí lọ́wọ́ wípé agbára tó ọba ò ní sílẹ̀ ẹgbẹ́ àsìkò láyé akínlọ́lọ́kan ọ̀jọ̀kan ọ̀rẹ́ ohun pàtàkì ajébítà làkínyín bẹ́ẹ̀ ni àwọn ìdílé àná ìdílé ayédìtàn ti yàwí ìdílé babio tìlú sàbẹ̀ paraku àwọn ọmọ ọlọ́lọ́kan ọ̀jọ̀kan akínyín nafisa digun rihanatu abikemi fúlẹ̀ marufat yafis akíntúrúmẹ́ bẹ́ẹ̀ ni ọláyà tẹ́lọ̀ akínyín gbogbo ẹ̀ tí a ti dárúkọ tí a mọ̀ ní kíkẹ́ wà ní ìgbọ̀n ìlú paraku pàtàkì ní ọjọ́ tí ò ní pé ọdún ayàbò fún ẹnì kọ̀ọ̀kan lágbára tí olúwa ọlọ́run abòkùn yín bello jafa aṣọlákọ ni ènìyàn ńlá
0: bẹẹni ìgbọdá wa bello akínwọn torí pé wọn retí wa ní ọjọ
1: bẹẹni bẹẹni
0: bẹẹni wọn retí wa wọn retí wọn rí wa jẹ má bínú ọba dọjọ là á pàdé gẹgẹ bí àṣìṣe àwọn ètò sí ẹdá bàbá wa wọn jùlọ olùfẹsàn àwọn ni wọn jẹ olùdarí ojúlé ẹkọ àdáni tá a mọ sí lẹza sùnì ní òkèdàmọ pẹlú ètò àmọ sí olùgbani wọn náà wọn fásikò yìí láti fi kí gbogbo ẹyin olùkọ pé ẹ kú iṣẹ kárakára lọdẹdẹ àwọn ọmọ ojúlé ẹkọ o àwọn ọmọ bàbá òbí àwọn ọmọ wọn láwọn kí wọn ẹkú ìnáwó àwọn ọmọ náà àwọn ń bẹyìn kí ẹta pamọsẹ ìdánwò ti kò sí dẹdẹ kí ẹni kálukú kí àgbà ní ìwé wa gbágígbági kí a máa kọwé kí a lè rí ọ̀nà àbáyọ rí jẹ wọn láwọn ń gbàdúrà fún gbogbo yín pátápátá ní ilé èdè benin pé kí olú akíyè yín o jẹ àwọn sì fi àsìkò yìí kí gbogbo àwọn ìjọ ọlọ́run ìjọ methodist kí wọn gbogbo àwọn àgbààgbà jọ ni àwọn kí àwọn ò tún dá ẹnìkan sí àwọn ọmọ ẹgbẹ́ ẹ̀kọ́ yà kí wọn àwọn pásítọ̀ akínyin o àwọn ọmọ ìlú kẹmọ tí wọn bẹ lẹyìn òdi wọn ni kí ọlọrun ọba lókè kọjá kí ẹ kúrò kò délé àwọn ọmọ akọ akí àwọn náà àgbàgbọ ẹnìkọọkan yín lọkọrin lóbìnrin bàbá wa àwọn jùlọ tí a mọ sí olùfẹsà láti ojúlésẹ ẹkọ tá a mọ sí ẹlẹsàsúre àwọn ni wọn tọrọ àwòye o.
1: adúpẹ́ bàbá tí wọ́n ṣe sùmánù màjídì bàbá ilé èso tí alápè ní sàlámàlẹ́kọ̀ ló ń fi àkókò yìí láti kí ìyàwó pẹ̀lú àwọn ọmọ ìpè ọlọ́run kò ṣe aláàbọ̀ ẹnì kankan bẹ́ẹ̀ ni òun kí ara tí òun fún àlàáfíà ìgbádùn tí òun náà pápá olóhùn kí gbogbo àwọn tí wọ́n wá láti wá jẹ́ èṣù ní ọ̀dọ̀ tí àwọn lágbára tí olúwa ohun ayọ̀ yóò máa jẹ́ ti ní ojoojúmọ́ gbogbo ìdílé kòlébàlẹ́ ti ilẹ̀ bẹ́ẹ̀ gbogbo àwọn tó jẹ́ pé wọ́n ti jẹ́ ìpè ti ọlọ́run kí ọlọ́run kí olúwa fún ọjọ́ tí òní pàápàá jùlọ olóhùn kí ìyá àti òun jẹ́ alájà àwọn làwọn kí n pé ó pẹ́ fún wa bẹ́ẹ̀ ni gbogbo àwọn ará àdúgbò títí ru akínyín àwọn àgbààgbà akínyín pàtàkì olóhùn fi àkókò yìí fún ẹni tí ẹ ní àwọn ayẹyẹ ìnáwó tí ẹ fẹ́ láti ṣe tí ẹ nílò àwọn ìjókòó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún àǹfààní yìí ẹ má ṣe ro mìíràn tí ẹ bá ti tẹ wọn ní agogo ìbáṣe dídájí ìbáṣe ní ọ̀sán àbí ní òwúrọ̀ kódà wọn ti dọ́gba láti fún yín ní ohun tí ẹ fẹ́ ìjábọ̀ wa sùmánù màjídì akínyín àràpàpà ìpè ẹ̀kọ́ ọjọ́ tí ó ní àwọn náà ẹ̀ ọjọ́ pé wọ́n lọ ní ìdálẹ́ tí ọba ti dé wá aki pe olorun ni bi ki te wa abo olorun yo ma daju ninu aye yin ayo ni fun ni ojo tun aki pe e ku asiku pelu dile yo
0: pelu ya se du mari je awon ni olorun wa die ki atute siwaju
1: oda

0: bẹẹni gbogbo àwa tí ọdún balaye adébálẹ àrìnàkórè gbogbo ẹrẹ ó ṣe pàtàkì fún wa lọjọ tí ò ní akínyín a ò ní mú dúró díẹ nítorí pé ọjọ náà ti lọ ọwọ ìdàrẹ mú ká tẹsíwájú.
1: bẹẹni a ó tẹsíwájú pẹlú bàbá wa wọn jùlọ àfàsíkò àfi kí wọn bàbá wa tí a mọ sí falaju joseph láti ojúlé sẹ atm ti lù.
0: àbí
1: a kí wọn pé wọn kó àsìkò yìí wọn láwọn kí gbogbo àwọn mùsùlùmí lọkọrin ló alábàrajà wọn wọn ní àwọn kẹyìn pé ẹkú dédé wòye ọlọrun balókè kó pèsè owó rere iṣẹ rere fẹnukọ kan àwọn fásitì yìí kí yakamari àni ọjà dìpọ lọhùnún pẹlú gbogbo àwọn alájà alájà tí wọn ń tajà ẹyin tí ẹ lọ ní maka wọn làwọn ń gbàdúrà fún yín pé àlọ bọlọwọ lọ lẹnu bẹẹ ṣe lọ láyọ ẹ padà pẹlú ayọ àwọn ò sì ní lọ láti gbàgbé ẹni tí ń ṣe ọba ìlú ọba àwọn dàájà nílùú paraku ìrètò jẹ akínwọn yóò fi wọn ní àdúgbò búndarú lọhùnún pé ẹkú àsìkò wa kí adé pẹ lórí kí bàtà pẹ lẹsẹ kí a ṣe pẹ lẹnu bàbá jẹ ẹni wọn jùlọ tí a mọ sí falaju joseph lójúlẹsẹ atm ní ẹbàdìpọ àwọn onímọ tọrọ àwọ yìí.
0: adúpẹ́ bàbá tí ó ń ṣe tìjáni mashudi de victoire ó ló ń fi àkókò yìí láti kí àwọn ọ̀rẹ́ pàtàkì bello jafaru aṣọ́lọ́kọ́ ní ènìyàn ńlá àwọn ìyàwó pẹ̀lú àwọn ọmọ bẹẹni marshal isaac akinyin yàwó pẹlú ọmọ ìpè kó ọjọ tìrún ẹsìn kú ọdún náà lágbàtúrò ọdún ayabo gbogbo ìgbà ọlọrọ máa ṣe aláàbò yín o olùfẹ kókó láti kí alhaji mudamuna salah akinyin o àwọn yàwó pẹlú àwọn ọmọ alhaji misilu ọlọrun bẹ tí a wà lákòókò akínní ọjọ tìrún fún gbogbo ohun tí wọn ń ṣe ní ojoojúmọ jẹ lágbàtúrò olùwàmà gbé yín ga àwọn yàwó pẹlú àwọn akinyin ní akókò pé ọrẹ òun pàtàkì àti pẹlú olóhùn kí wọn lẹjọ tí ò ní bẹẹ ni olóhùn kí ọrẹ òun bí àwọn francis akinyin bernadette òní òyìnbó níbúrẹdì akinyin bẹẹ ló fi àkókò láti kí bàbá wa àjọbọ pierre tọtọ làbí kí pẹlú àwọn ìyàwó pẹlú àwọn ọmọ bẹẹ ni bàbá wa alhaji yusuf sule papa juin akinyin pé ẹkọ àsìkò alágbàtúrò ẹpẹ fún wa àwọn ìyàwó ìyá fisu ìyàwó rẹ bóyá kí pẹlú gbogbo àwọn gbogbo àwọn tí wọn bẹ ní àdúgbò títíru sinagoro pé ẹkú gba wa gbogbo àwọn tí wọn ti ń gbọ orúkọ yìí bàbá tí òun yusuf àbí yesifu tìjáni tọtọ láfi kí bàbá làgbára tó lọ olùwàṣiṣẹ ìyanu ìyàwáyà mòfin tí wọn ń tọjú yìí wọn ní ṣe ìtọjú àwọn àbúrò lọkùnrin lóbìnrin lóhùn kẹrin kọkan gbogbo àwọn ìyàwó inú ilé yìí akin pé ẹkọ ọjọ tí ò ní ò làgbára tó lọ ọdún iléyà ayọ ni fún yín pé olùwà dára fún yín o tìjáni mashudi de victoire.
1: ọ̀dà ìtẹ̀síwájú ala ó fìdí bàbá wọn jùlọ tí a mọ̀ sí agani amusa alhaji tí wọ́n ṣe olùwòsàn ní fẹ́wùmí lọ́hùn ní kàdàgbẹ́ wọn láwọn fásitì láti fi kí gbogbo àwọn àgbààgbà ọgbó àwọn tí wọ́n bá wọn ṣiṣẹ́ ní ojúlẹ́wòsàn tá a mọ̀ sí fẹ́wùmí gbogbo àwọn dókítà akíwòwò yín pátápátá àwọn ọmọọṣẹ́ akíwọn àwọn tí wọ́n dùbúlẹ̀ àìsàn ọlọ́run balókè kò gbé ẹnìkọ̀ọ̀kan dìde àìsàn tí ò ní gbógun olùwàkó má jẹ́ kí ó bá ṣe ẹnìkọ̀ọ̀kan wá àwọn fásitì yà kí gbogbo àwọn ọmọ yìí gẹ́gẹ́ bí ìbọn bọ́wá ya tí a mọ̀ sí alhaji jẹ́ ìdákáríta fi tọ̀wọ̀ dárúkọ àwọn ikú ọdún o bàbá wa balẹ̀ rámì àkí àwọn náà ìsádìí ara àwọn láwọn kí pé ẹkú àsìkò yìí ọba lókè kọ̀ọ̀mọ̀ fún wa ṣe bàbá wa tí a mọ̀ sí agani amusa alhaji ní ojúlẹ́wòsàn wa tí a mọ̀ sí ìfẹ́wùmí ní àdúgbò kàdàgbẹ́ àwọn ni mo tọrọ àwòye o.
0: bẹẹni èmi kò kà ní àkókò yìí fún àkókò ọdún ọdún tí a ń ṣe lọ́lọ́ báyìí àfi ẹ̀kọ́ àkíyè bí bàbá wa alhaji àfọ́sẹ́nì akínní òkèdè àwọn lọ́hùn-ún pẹ̀lú ìyàwó tí àwọn ọmọ olùwàmàgbé yín ga ọ laboró níjẹ́ tí iná ọjọ́ tí ò ní alhaji em ibrahim sílùú akíyè iná pẹ̀pẹ̀ pẹ̀lú gbogbo àwọn tí wọ́n ròyìn ká ní àkókò àwọn ìyàwó akínwọn pé ọlọ́run a máa fi àlàáfíà tí ó pé a máa fi jí kì í yín ní ojoojúmọ́ bẹ́ẹ̀ ni a kí gbogbo àwọn tí wọ́n ń jẹ́ olùgbò wa gẹ́gẹ́ bí ẹni wa pàtàkì àbábọ́ àsùnmásùlẹ̀ ìdàrẹ́tọ̀ tí ó ń tún bẹ́ẹ̀ sísìmí àfẹ́yìntì a kì í pé olúwa a wà pẹ̀lú ní ọjọ́ tí ó ní sẹ́fíkà tí ìbákan fún mi àkíyìn o alúgbò pé ama sùmẹ́là akíyìn ọjọ́ tí àná wọ́n pè wá akíyìn pé ẹkú àsìkò òkúrẹ́ gbogbo àwọn tí wọ́n ń bẹ pẹ̀lú yẹn bẹ́ẹ̀ ni.
1: wọ́n ní àwọn mú ráìsì tí kò sí ṣojá ò tẹ̀sí nínú rẹ̀ ṣùgbọ́n wọn lẹ purọ́ ni o
0: ọba
1: wọn bá jẹ
0: ṣé bọ́ náà wọn làwọn fẹ́ fi ẹran ẹja ẹran
1: ráìsì ẹjọ́ ọ̀dọ̀ ṣe
0: àmàrètí ó bá gà bẹ́ẹ̀. omo eko pelu bi o ti akiyi ekola se ogun adagbo ni akibu egbe olorun logbon akiyi ko se michel adupe fun yi isoro mo lona mo jagun jagun se fun pamu baba eko akiyi deux ape ya be pon akiyi o be ran gbogbe age fidel la papa julo elve apona pelu gbogbo idile yin la ki pe eku asiko wa ayo ni fun egbe re
1: beni afasiko lati bi ki awon olugboro wa awon eto yi ti won ni gbogbo awon ojo won satileyin wa afasiko abi ki iya wa bia ivet ki won lamu ti odo aki gbogbo yin patapata baba wa ti amo sibe san ilu muna olohun aki yin o opolopo ti atura ti mo baba wo godo nja
0: beni
1: ki won emmanuel
0: oga won apari
1: aki gbogbo won patapata bi lo jafaru aso la ko le yan la aki gbogbo awon yin ni gbogbo awon asiko tabi lati si ero wa ni won mo npe je aki won atun oki obaloke ko je ki alafia ko ba pelu wa
0: ami
1: so wopo yi
0: ami
1: ola ko je ki so ba bi
0: ami o
1: ko lo yan o ma te saju awon fasiko ya fi ki baba lilu beto lohun o kun me so de paul awon na bi won ba te pe ran eyi ti won fun won ki won fi ra se si wa ni ati lu betero
0: won le pe janu odo
1: bi o ba te si
0: won le pe janu odo
1: won meja ki won fi won pe ja ja tuma le fe ja palea eyan a vitili alese ni tori pe bi en ale abatan ale ma jeja aki boda wa ti amosi akin timo françois ni lubeteru pdg ile tura bilioti igbala ti amosi ope oluwa ni beteru aki won afasiko aki tosu jul gbogbo la ki pe kwesiko yin shabila tifu ni kaki koko baba ki won ya wa pelu awon mo ohun ti eyin na je bo e je ki ari baba shabi jamiu baba ti dodo won to aki eyin na pe obe onisele o to aso afasiko ya fi ki iya wa je aliye remoto alaja ki won ni kan dagbe ya ya ki pe ekuna wo gbogbo igba olorun ba loke oba lawabi ko so ri re fun lopolopo ki emi ko gun ninu alafia ti ayo to wa wa si ki awon ti won be ni gege wa arakore wa kusu ni ale telo aki won awon na won je musulmi sugbon o da bi ko won pera aki won cosmi do apado marcelo wa aki awon ti je gado skutu pelu awon ose re ani gbagbe tanti kuture ti won be leba won aki gbogbo yin patapata papi digute ni bi ada aki yo o ma tesoju nu lori wa
0: ka fese raju de ko ni
1: be ni o fese raju
0: oda pelu olori wa
2: isa kon ta maula ya galabutu wahadi oro ti kun gbo te tin kun di nle ti ota mi yo se gbogbe yin adura ota

0: bẹ́ẹ̀ni lágbára tí olúwa àwọn tí wọ́n ń lépa wa ní ọjọ́ tí ò ní gẹ́gẹ́ bí olórí ń ṣekún jẹ́ àwọn náà ni wọ́n fi ọwọ́ àwòrán ṣe ara wọn torí pé nígbà tí ẹ bá ní ẹṣẹ àbí ẹ bá ní ọ̀rẹ́ kò sí ní sí ẹnìkan tó jẹ́ pé wọ́n wá láti ṣe ibi ká mọ̀ pé ọlọ́run ni olùdájọ́ kò ní fi ẹnì kankan sílá kí lẹ́ẹ̀kan sí okùn ìṣẹ́jú bíi mẹ́rìnlá báyìí àbí mẹ́wàá wẹ́nà rẹ̀ mú àwọn onímọ̀ ara pé ká máa tẹ̀síwájú.
1: bẹ́ẹ̀ni àwọn fásikò yìí láti fi kí bàbá wa òun jùlọ tí a mọ̀ sí alhaji alfosini ni ó kéde ọmọ ìyàwó rẹ̀ alhaji akinwon ìfẹ́ orí ọ̀fẹ́ ayọ̀ ti àrígbà àkú akinwon pé mo kó àsìkò yìí wọ́n dà bàbá wa alhaji em ibrahim siliu ni wọ́n tọrọ àwòyà kí àwọn náà àbẹ onísẹ́lẹ̀ àkú ìfẹ́ ọlọ́run ọba lókè ìfẹ́ ti ẹni sí wa olódùmarè náà yóò ní ìfẹ́ sí bákan náà jẹ́ àfàsìkò yìí wọ́n láwọn fàsìkò láti kí gbogbo àwọn tí wọ́n ṣe àwọn àbúrò àwọn ẹ̀gbọ́n ní ṣọ́ọ̀bù ti àwọn tamọ̀ sí ọlọ́run bẹ ní ẹ̀bá ilé àwọn ọlọ́pàá tamọ̀ sí police republican tìlú paraku ẹ̀yin tí arajà níbẹ̀ wọ́n láwọn ń gbàdúrà fún yín pé àtàjèrè fún gbogbo yín pátápátá ẹ̀ní kò ṣòṣò ní kò wá gbogbo àwọn alájà tí wọ́n lọ ní mọ́kà láyọ̀ ni wọ́n padà bọ̀ wọ́n láwọn fásikò kí gbogbo àwọn àbúrò àwọn ẹ̀gbọ́n ní ojúlẹ̀sẹ̀ ọlọ́run bẹ akí wọn bàbá tí àwọn bàbá alájì olúbàmí àfitọ̀ dárúkọ yín ìyá wọn ìyá alájà kí gbogbo yín pátápátá àwọn ìyàwó ilé la kí o ẹkú ọdún ẹkú ìdán àjẹjẹ yàmọ ọdún fún gbogbo pátápátá jẹ alhaji wa ti a mọ sí em ibrahim siliu ni n tọrọ àwọ yìí.
0: bẹ́ẹ̀ni èmi ní kọ́kọ́ ní ọjọ́ tó ní láti fi kí gbogbo ìdílé balógun babalọla àbùdá pé ẹkú ọjọ́ mẹ́ta ẹkú gbọ́wọ́ yìí ọlọ́run jẹ́gi bí òun tó jẹ́ àlàáfíà tó pé yóò fi ṣìkẹ́yìn ní ọjọ́ tó ní gbogbo ìdílé àwọn àràbí akẹ́yìn náà ní gbogbo ilẹ̀ bẹ́ẹ̀ lákọ̀ọ́kọ́ pé olùọ̀fẹ́ ọlọ́run kó wà pẹ̀lú yín gbogbo àwọn ìdílé àgbàṣí yàwá dọ́kas báwo ni yàwá kòtò ní àyẹ̀sà kẹ́yìn náà lágbára tó lọ́wọ́ olùwàgbé dídé olùwàfún ní àlàáfíà tó péye yàwá bí àwò ro tomatẹ àkìyìn pé ẹkú àsìkò wa ègúnṣọlá victory nàkìyìn ìdílé ògúrẹ̀mí ìdílé mọ́dá ìdílé olú ìdílé àchípa akìyìn ìdílé àgbòkún ìdílé tachẹ́ gbogbo yìí nàkìyìn pé ẹkú àsìkò wa kò lọ́rùn ìfẹ́ sí gbogbo ìdílé ajé akìyìn pé ẹkú ìnáwó arafẹ́ràkú bàbá wa ajé sàrùmọ́ tí wọ́n jẹ́ pé tọ́lọ́run ní àlọ́sẹ̀ tí ó kọjá ni wọ́n gbé bàbá sílẹ̀ ìkẹyìn jẹ́ kí ọlọ́run kí ó tu ìdílé wọ̀nyí nínú gbogbo ẹ̀ tiẹ̀ ń bẹ nínú ẹkún òṣè ìbànújẹ́ olúwa kò jẹ́ kí kó ní omijé fẹ́ni kọkàn wa gbọ́dọ̀ rẹ̀.
1: ọ̀dà jẹ́ àfàsìkò yìí àfi kí ẹni wa wọ́n jùlọ tí a mọ̀ sí isaac lomari ṣàlà kí wọ́n màrímàrí ẹkú ọjọ́ mẹ́ta gbogbo àwọn ìdílé bàbá wa wọ́n jùlọ tí a mọ̀ sí àfíjì dáadáa rí akárí ẹkú náwó ọ̀nà fún gbogbo àwọn ọmọ ẹgbẹ́ ògbólúwa tí wọ́n gbẹnu mi láti fi kín pé ẹkú náwó ẹkú ìfẹ́ ọlọ́run ọba lókè ibi tí ẹgbẹ́ yọ kí wọ́n fi ọ̀pọ̀ kó fi rọ́pò ọbẹ̀ oníṣẹ́lẹ̀ o àkí àwọn alájà àwọn ìyàwó ògbìnlá kí àwọn ọmọ ẹgbẹ́ ògbólúwa àwọn láwọn kí pátápátá ní gbogbo àwọn tí wọ́n bẹ ní ilẹ̀ òkèrè ni àbí ní olédè benin ni wọ́n kí yín pé ẹkú ọdún o ẹkú yèdùn yẹ wọ́n sáwọn fàsìkò yìí láti fi kí fàsìkò yìí kí gbogbo àwọn ìdílé yàwó lọ́hùn-ún bàbá wa yọ fìmí akínwọn pẹ̀lú ìyàwó rẹ̀ rosie níyàwó àwọn ìdílé balógun akínwọn ìdílé yàwó atọ́wòsín bàbá wa alhaji raimi ní kàdàgbé akínwọn isadi ara tó kí gbogbo àwọn ìdílé isa pátápátá lọ́kọ̀ọ́yìn lóbìnrin pé ẹkú ọdún liata kí kọjá wọn láwọn onígbàgbé ìyàwó ti àwọn ìyá oníyàn bàrìgí akínwọn gbogbo àwọn ọmọ tàwọn ni àwọn kí o isadi ara tí wọn ṣe káfíńtà wọn kì í àwọn náà fàṣìpé kí gbogbo àwọn ìdílé kwamina pátápátá gbogbo àwọn tá a rántí ikú pẹ̀lú ọlọ́gbàgbé àtúmọ̀ àrántí wọn jẹ́ àwọn tẹ̀síwájú nínú àwọn ìjọba
0: yìí. ṣùgbọ́n ní ọjọ́ tí àná sọ pé wọ́n fún ní àgbò ẹnìkan rẹ̀ jókòó ti àgbò yín àbá ọ̀rẹ́ ṣe é bá àbọ̀.
1: bẹ́ẹ̀ni ẹ rí pé àwọn kan ti ń bẹ ní ẹ̀bá iléeṣẹ́ ń bí tí wọ́n ti ń pè mí lọ́wọ́lọ́wọ́.
0: wọ́n ti wà ń bẹ̀.
1: wọ́n ti wà ń bẹ̀. torí tí wọ́n ni kì í ṣe tèmi tí wọ́n ni bàbá wa àfihàn dáadáa àwọn ni wọ́n gbé fún tí wọ́n ti ṣe ìtọ́jú rẹ̀ fún wọn pátápátá
0: wọ́n
1: ta àlùbọ́sà gbogbo rẹ̀ ti ń bẹ nínú rẹ̀ pẹ̀lú ọtí ṣúgà ni wọ́n fi tẹ́ ọtí kì í ṣe ọtí olóró ọtí ṣúgà. ọtí ṣúgà la máa ń mọ̀ àmì ọtí olóró.
0: àdúpẹ́ gbogbo àwọn tí wọ́n náwó àwọn tó yẹ pé wọ́n mọ oore láti máa ṣe olúwa kò ní jẹ́ kí ohun búburú kan ṣẹlẹ̀ sí ní ọjọ́ tí ń lọ abùkún yìí ní ọ̀pọ̀lọpọ̀ ayọ̀ ni ó jẹ́ fún yìí ní ọjọ́ tí ò ní.

ìdí èyí ó mo ṣe ń dúpẹ́ tèmi. Ìdí èyí ó mo ṣe ń dúpẹ́ tèmi. Bẹ̀rù bá sọ pé ṣe bí yóò gbà mí dandan ni.

Adéwálé bẹ́ẹ̀ náà ni ó máa ń ṣe wọn bá rán ẹ̀rọ jẹ́ ìṣòlò rán ẹ̀rọ jẹ́ o. Ó ń fowó máa ra mẹ́bí ẹ̀, ó ń fowó mọ́ra ẹ̀, ó ń fowó máa lejò bí kébèrè wọlé ẹ̀ wọ́n mi. Adéwálé, àjẹ́ àmú bàbá kan, àtúnfin náà, àṣàkóbó ń relé o. Báwo sábà wọlé.

ìpàkọ́ ògbọ́n sùn tì yorí ti dá ẹlẹ́jọ́ náà ṣe bó wọn láwùrán wọn ni wọ́n ń so wọn bá ẹ lè wọ́n ń ṣe agun láàyè agun tẹ̀tẹ̀ adéwálé ṣe òun ẹgbẹ́ ni ó ṣe òun gbóngẹ fẹ́pẹ́ ó pa òun ẹ̀bọ̀ adéwálé tó ṣe bí bàbá tó bí lọ́mọ tí ó ṣe bí bàbá ní.

Bí mo bá fẹ́ travel, mo lè sọ fún ìyàwó mi kó máa kórè lé wọn. Àwọn tó kù mi ò lè jẹ́rìí wọn. Ó ti ẹ̀ tó nǹkan tó ń pè ní kìngì o. Ó ti ẹ̀ tó nǹkan.